0: kí mo fẹ́ fi rí pé bó ti tọ́ ni mọ́tò ọmọ ìwà àti kele ẹ máa ti mọ́tò di àpọ̀gbọ̀n ni rí yóò pé ẹjọ́ ní lẹ́wù àti ẹ̀mọ oríyàn tó lẹ́
1: Yes, it is YFM.